ẹjẹ ń wọlé báyìí kí mọ kí gbogbo àwọn ọmọ ọlọ́run káàkiri àgbà láyé àti gbogbo múmìnì àti gbogbo múmìnà pé báríkà dé sàlà àkú ọdún àkú ìyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ a tún gbé mi ìdè láàárọ̀ kùtùkùtù a ti gbé tàná síbì kan a tún gbé tuntun mi ìdè lónìí ọjọ́ ọdún lónìí ọjọ́ àánú ọjọ́ tí bàbá mi àti ẹ̀ ti yàn olùfẹ́ báyìí ni mo ṣe wọlé pastor Dẹ́kunlé Epaphras. Láàrin ọgbọ̀n ìṣẹ́jú yìí èmi àti ńlájọ tukọ̀ ètò yìí a dúpẹ́ ńbẹ̀ a yin ọlọ́run ńbẹ̀ a gbàdúrà ńbẹ̀ a wàásù ńbẹ̀ a sì gbọ́ testimony ńbẹ̀ ọjọ́ ayọ̀ lónìí n sì ní ẹwà ṣọ́ọ̀chì ńbẹ̀ olùfẹ́ ayọ̀ ní tiẹ̀ mọ́ mọ́. Bóyá lè mọ̀ pé ẹni tọ́dún bá bá láyé ó yẹ kó mọ̀ sọdún bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ máa dúpẹ́ fún ẹ máa yìn ó ní nígbà tí ẹ bá yìn mí tán èmi ò jẹ́ kí ìsunkún ilẹ̀kọ́ jáde fún yín mọ́mí àti dádì ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ yín àánú ló gbé yín débi ẹ dé yìí ẹ wá jókòó níbi pẹpẹ ẹ jẹ́ àjọ dúpẹ́ kákàn mọ́ juwọ́ sí ọlọ́run ò mà ṣe é ọlọ́run ò ṣeun gan.

bẹ́ẹ̀ wò bí ṣe ń lọ ìkan ló tún gbọ́ yìí mo lémi àtìyàwó mi àti ìránṣẹ́ ọlọ́run kan a wọlé kanlẹ̀ sí ọ̀dọ̀ bàbá wòlíì kan nínú oṣù ẹlẹ́ẹ̀kẹta bàbá yẹn wá fún wa ní nǹkan kan wọ́n fún wa ní mantu wọ́n ní ẹ̀bùn táwọn fẹ́ fún wa yìí ẹ̀bùn mantu ni o ó yà mí lẹ́nu nígbà tí wọ́n kó bíi mantu bíi 10 fún mi wọ́n kó wọ́n fún bóyá bíi 12 wọ́n fún ìyàwó mi náà bíi 12 so bàbá wòlíì ni ikọ̀ àtìríjú elédùmarè ìkan nínú àwọn àgbà wòlíì nínú ìjọ ìràpadà bàbá wòlíì ọlọ́run kalẹ̀jayé intercontinental provincial pastor ni wọ́n so bí wọ́n ṣe fi mantu yẹn lé wa lọ́wọ́ àti báírò èmi olúwa sọ nǹkan kan fún mi ó ní mu dání mo wá ń kíyèsí láti ìgbà yẹn títí dìsìn ìgbà tó di àná ni èmi olúwa kọ sí mi ó ní ikọ̀ mi ìwọ̀nba àwọn tí wọ́n bá wá sí ìpàdé lónìí àwọn tí wọ́n bá wá sí ìpàdé wẹ̀sì ìsìn kan péré láàṣe láàárọ̀ yìí láago mẹ́wàá ni ó sì bẹ̀rẹ̀ sí 12 ó ní kàn mọ́mọ́ fi omi 7-7 sí jẹ́ kí olúkúlùkù wọn mọ fọwọ́ kan mantu yẹn bàbá wòlíì ńlá bó tiẹ̀ jẹ́ pé ní ọjọ́ kan á gbà wọ́n lálejò nínú ìjọ Comfort Life Mission International ọdún ni bàbá yẹn kì í ṣàìmọ̀fọ́lóko bọ̀ èmi olóhùn ní kí n mọ wo mantu yẹn kí n wo ohun tó ṣe lára tèmi mo ti fílẹ̀ nísìnyí ó ti pósù méjì now èmi náà gangan wá fẹ́ gbé wá sí chọ́ọ̀chì láàárọ̀ yìí ẹnìkan ní sẹ́ẹ̀fù wa mantu mi ò fún yín mantu màá kàn ní ọfọwọ́ kan ni látọwọ́ bàbá yẹn ẹ̀bùn tí wọ́n fún wòlíì Ọdẹ́kúnlé Epaphras mo ti kíyèsí mo wo ohun tó dà mo wo ohun tó ṣe lọ́dọ̀ tèmi màá mú wá sí chọ́ọ̀chì lónìí báyìí màá gba tèmi àti ìyàwó mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àǹfààní láti wà nù sáfíìsì lónìí ètò bá tó kù màá tún dọ́gbọ́n sí ẹ jẹ́ àmọ́ wò báyìí láti ìwòròdì ẹ wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn aago mẹ́wàá ìsìn kan péré à ń gbogbo ẹ̀yin ọmọ ọlọ́mọ fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé àwọn mí ò tó ní àǹfààní sí fọ́ọ̀mù bible school mi àwọn fundamental class àwọn fundamental student wọ́n graduate àwọn tí wọ́n kọ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ kristi nípa ìdàgbàsókè nínú ọlọ́run ní agbára ẹni tó ní ayé àtọ̀run wọ́n á ṣe graduation wọn lọ́jọ́ sátọ̀dí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gba fọ́ọ̀mù tiwọn náà ẹ̀yin náà tó ń join láàrin oṣù mẹ́ta ó ti yán kẹ̀kẹ̀ lágbára ẹni tó láyé àtọ̀run olúwa ló bá mi ṣe kì í máa ṣe nìyẹn ẹ jẹ́ ń tó pẹ́ lòmíì mọ́ ń bọ̀.

Orúkọ mi ni Kọ̀yà Dùsùnmù láti ìlú Ìkòròdú ni mo ti wá. Èmi lọmọ ìjọ yín lórí afẹ́fẹ́. This is the first time to my give testimony. God has been doing it very well. Ọlọ́run ṣe fún mi. Ìgbà mi tẹ bá ní nǹkan tẹ bá ní ká ṣe, instruction tẹ bá ní ká ṣe, máa ń tèkì ẹ̀. Ǹjẹ́ máa ń rí pé Ọlọ́run máa ń ṣe ìyanu. Tó wù yín ò bá tẹ pọ̀, mo ṣáà rí pé Ọlọ́run máa ń fún mi ló. Ǹjẹ́ máa ń san ìdá mẹ́wàá mi, gbogbo nǹkan tẹ bá ní kán ṣe tó bá ti ń wà lọ́ mi, máa ń ṣe. Nítorí ẹ̀ ní ṣe wá fọpẹ́ fọ́lọ́ forí látọ́lọ́ ṣe fún mi. Lẹ́yìn ta ṣe prayer sí omi mẹ́wàá ta ní ká ṣe, mo rí pé Ọlọ́run ṣe ìyanu. Ẹnìkan tí mo respect wà fún mi lówó, ó fún mi ní owó. Ǹjẹ́ ti yọ ìdá mẹ́wàá mi, mo ti san. Thank you very much, sir.

0: fi bá ní kí yin látò ní dọ̀la ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò lè tán pẹ̀lú testimony àwọn ìtẹ́ ṣe rí ń kése kése ni kàsàkàsà ń bọ̀ gbogbo èèyàn tó ń gbọ́ mi láàárọ̀ yìí ká tó mọ̀ bọ̀ ní church ago mẹ́wàá látò pàdé ẹwà kì í sì wá lásán gbogbo ẹ̀yin tí testimony kan gbogbo ẹ̀yin tá àánú kan dìde kan gbé ọwọ́ yẹn sókè wá kígbe pé bàbá olúwa lo ìjọba rẹ lé mi lórí olúwa lo ìjọba rẹ lo mo fẹ́ kó lo ìjọba bó ṣe mọ kígbe nìyẹn láti gbà mí lọ́wọ́ tí wọ́n ń pè ní gbogbo ìjọba òkùnkùn lo ìjọba lé mi lórí gbogbo ìjọba òkùnkùn pátápátá ọlọ́run lo ìjọba rẹ láti fi já mi gbà kú lọ́wọ́ ìjọba òkùnkùn gbogbo ẹ̀yin tí ẹ wà ní ipò àìsàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àìsàn kan tàbó mi lára bí mo ṣe gbàdúà fún yín lọ́jọ́ sunday màá tún gbàdúà fún yín nígbà tá a bá jáde ní ago méjìlá gẹ́gẹ́ bí ohun ọlọ́run mo ti sọ oríṣi àìsàn mẹ́tàdínlógún kan ní bẹ nínú ayé tí ègbóògùn jésù mi ti jẹgba rẹ̀ ó lòun wò ọ̀sán tọ́lọ́run bá fún ọ láàyè tọ́ bá láǹfààní láti wà ń bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé 30 minutes ni màá fi sáré gbàdúà fún yín lẹ́yìn ìgbà tá a bá jáde mikamiku emenesha gbogbo ẹ̀yin tí wọ́n ń lo ìjọba òkùnkùn lé lórí agbára tí ń yọ ọ́ lẹ́nu tí ń yọ sẹ́yìn lẹ́nu tí ń jẹ́ iṣẹ́ yìí ojú àjò rẹ̀yìn mo lo ìjọba ọlọ́run lé lórí lónìí látòní lọ kí wọ́n tuwọ́ in the name of Jesus Christ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀mí olúwa ní ká gbàdúà yìí tó náwó wà ní bàbá lo ìjọba rẹ lé mi lórí gbà mí lọ́wọ́ iná ayé ayé níná burúkú kan tí ò lè fín tí wọ́n máa ń tì bọnú ayé yẹn olúwa lo ìjọba rẹ lò lé ọdẹkùnlé ẹ̀pàfìrà dákọ tiẹ̀ náà lò lé àwọn ọmọ mi lórí gẹ́gẹ́ bí oníjọba ìwọ lọ bá mi gbogbo ohun tí wọ́n ń pè ní náà ayé ọlọ́run bá mi panẹ́ nípa àánú ọlọ́run in the name of Jesus Christ ẹ wá gbé ẹsẹ̀ kẹta síwájú ẹ gbàdúà number 3 ẹ wá ké bàbá lo ìjọba rẹ lé mi lórí kàmí máwọn tí ó ra àánú gbà nínú ọ̀sẹ̀ yìí gbogbo ohun tó sù ikú náà tẹ ẹ bá sí lónìí báyìí today is 27 bí àwàdà bí eré n tó kù tó nǹkan mọ iná mi kàpì haladu àṣà mọ sọlẹ kan náà olúwa lo ìjọba rẹ lé mi lórí kí ni ò tó sú lónìí jẹ ra àánú gbà ẹnìkan ní ṣe bọ́lídé wà kọ̀mọ́ àánú ọ̀mọlídé gbogbo ẹni tí ń gbọ́ mi kí àánú kó dìde fún ọ lórúkọ jésù ẹ wo gbogbo ẹyin ọmọ ọlọ́run àtọmọdé àtàgbà lónìí kan rú ẹbọ àánú èmi mo sọ a ti ń rúbọ̀ látijọ́ sunday kan mọ̀ọ́mọ̀ mú nǹkan kan pé bàbá mo fẹlé ìrúbọ àánú ọlọ́run sàánú èmi náà kò tó dalẹ̀ ẹnìkan ní wòlíì kí ni account number 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yìnyín ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ni yóò tún gbé jáde. Ẹjẹ́ ń ṣe báyìí ẹjẹ́ ń kí wòlíì àgbáyé ni wòlíì ọlọ́run àlàyé ikọ̀ àti ìrìjú elédùnmarè àwọn náà mọ̀ ń ṣayẹyẹ irú òní báyìí lọ́yọ̀ jẹ́ children day bó ti ẹ̀ jẹ́ pé ọdún ti bọ́dún lẹ̀ ọdún mẹ́ta ni bàbá yẹn ń ṣe wọ́n ń sọ ọdún iléyà báyìí wọ́n ń ṣe ọdún àyájọ́ àwọn èwe alágbára ọlọ́run wọ́n sì tún ń ṣayẹyẹ ọjọ́ ìbí wọn ẹnìkan níta ni wòlíì àgbáyé yẹn gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá ní àǹfààní ẹ mọ̀ bá ń kí wọn ẹ ní wòlíì ọdẹkùnlé ní kẹ mọ̀ kí bàbá ṣe bí ọba bàbá SMO Mustapha bàbá ṣe bí ọba alága àti olùdásílẹ̀ Seed of Christ Golden Church gbogbo wa là ń kí yín tológun tológun mọ̀ ń bá yín yọ̀ mọ̀ wá ń lanú lẹ̀ pé ẹ sọdúnmọdún o you will never have better last year your life shall be from glory to glory ẹ pọ̀ sí nínú àánú bọ́jọ́ bí yín ṣe bọ́ sọ́jọ́ àánú kẹ mọ ráàánú gbà ní gbogbo ọjọ́ ayé yín happy birthday sir long life and prosperity gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ẹkúnlẹ̀ pẹ̀lú bàbá ṣe bí ọba kí n gbàdúà báyìí lolúwa wí mo so tase tase idunu ko mo subu lu ayo fun yin odun yo ni je odun asemo fun yin e wa mo lo kesi happy happy birthday long life and prosperity be ni gbogbo eyin te mark wedding anniversary yin idunu ko mo subu lu ayo ileyin oni baje nigba ko kan ire ire loju owo mo ri ire ni leyin o mo ri mo so mi yin di wine ninu leyin happy wedding anniversary in Jesus name e ba mi ki gbogbo e mo ba nki baba se bi oba ki mo gbo nibi tin ba wa and lastly gbogbo eyin omo Olorun so nka bibeli te le wa leyin bayi inu sam iwe sam lade 53 to 58 oni iwe sam ta de bayi lagbara Olorun a n pari bible bo gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed it is well with you
1: from the end of the earth I will cry to you when my heart is overwhelmed lead me to that rock, to the rock that is higher.